0: of June la ma se ni olorun ko duro si wa
1: ton te soju eto to balase te soju eto to balase le to e to balase le to eto to balase lori kono yi ka fie yi je ise super evangelist Andrew Abudi won fi asiko yi ki gbogbo omo ijo Celestial Church of Christ lagbalaye fun aye ajodun ikore awon omode ti o waye ni ojo keje osu kefa odun yi iyen ojo keje osu to nbo won agbaladura pe ori ikore agbe gbogbo wa o amen bako na ni eto to ba lase n to fi asiko yi kede fun gbogbo awon ololufe wa ati gbogbo eniyan lagbalaye pe eto to ba lase yo pe odun 24 ni osu kewa odun yi a o ma se ara ilekun rere fun bi eto aye ohun yo se lo lorokan ojo kan agbaladura pe oba oke aba mojoro asijo yi wa wa se oro ami ase duare eto n tesiwaju ni ori eto ni ale tuni en to je agbatero eto ba lase awon pelu won wa pelu mi lori afefe ni alẹ tuni jagoro lalẹ tuni kini ara mo ni kukuru bi a se n kadi eto to ba la se fun talẹ tuni
2: mo fi asiko yi dupe lọwọ gbogbo awọn to n gbọ ohun wa dupe won ta n se ko yi si ta ma n lọ silu kan lati lọ ma se interview but ni agbọ ọlọrun gbogbo awọn to n gbọ eto yi ọlọrun adoti awọn wa sponsor a need sponsor fun program nitori pe lati oṣu to n bọ a fẹ ma se ni 30 minutes program dupe 15 minutes o to wa so n tori e na ni mo se ni pe
1: 30 minutes ẹ ọ
2: ọgbọn ṣẹju lati ma se nitori pe awọn iṣẹ to wa lo wa pọ gan ta ba ni ka ma ko sori afẹfẹ oni gba wa ni aye so oruko temi ni superior evangelist Andy Babatunde Abudi.
1: Bẹ́ẹ̀ ni wọ́n ti wọ ọ́ sí wa wọ́n ti ju ọ́ sọ àlókè lọ́rùn lórí kejì lọ́rùn ètò ìtọ́ba láṣẹ yóò fi yóò tẹnubọ epo láṣẹ ẹ̀dùnmarè ọjọ́ mẹ́jọ lónìí láti padà lórí akọ̀tún ètò ọ̀hún Páyọ̀sọ lórúkọ tèmi oníṣe ọlọ́kà ṣe ẹnibà jẹ gbogbo ẹnibà jẹ ẹṣẹ ọlọ́bọ̀tì wa fún talẹ̀ tó ní Pascal Eke Akio lọ́pọ̀lọpọ̀ akọ̀dùn akọ̀dùn ni mọ lọ́wọ́ láṣẹ ẹ̀dùnmarè bákan náà ni ọmọge nílẹ̀ agodo wa olóṣe oṣooṣeun akọdùn onímọ̀ náà lọ́wọ́ láṣẹ ẹ̀dùnmarè bẹ́ẹ̀ olóòtú ètò àlè gbàgbé olóòtú ètò wa ọmọlọlá ọlámíjú lọ láṣẹ ẹ̀dùnmarè ọdún mẹ́jọ lónìí àtúpàdé lórí àkọ̀tún ètò ọ̀hún agbátẹrù ètò ọ̀hún pẹ̀lú mi lálẹ́ tòní ẹ̀kẹ́ àwọn aráalé kàtúwà
2: orúkọ tèmi ni superior evangelist Andy Babatunde Abudi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń gbóhùn wa lórí afẹ́fẹ́ ẹ tún máa bá wa ká lọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa mú ìròyìn tó tún dájú eléyìí ní ìwà
1: láṣẹ ẹ̀dùnmarè. Iwájú ọlọ́gbọ̀dọ̀ ìgbẹ́gun ni ẹ̀yìn ọlọ́gbọ̀dọ̀ ìgbẹ́gun ni
3: ọdún ọlọ́gbọ̀dọ̀ ìgbẹ́gun ni òsì ọlọ́gbọ̀dọ̀ ìgbẹ́gun. Summarized on the hour, right here on Radio 1.